0: ਮੈਂ ਇੱਥੇ ਕਾਹਦੀ ਤੋਂ ਗੁਲਾਮੀ?
1: Mawa ji mereka alwa me me bia so bodo mi nu
0: e nyon
1: e e ti yan lo yo no fi ko mi o fofo yo da da o ko a so bodo ti yan lo nu ko yi ni po mo le ko ku ti agbe to ja wa de e ru a ti po ti a je ti amo le fofo lo ja yin mo
0: Adepo ile ni kime?
1: Edu adepo. Akole akomo mo tete de no fe an le. Eyo le nko a. Po do me no mo mo no ipo a o pe na ikanfa. Ye po do me ikanfa ipe ai kan he ni o. Me ito ai ni kokoji. To wa ba yan go. Pese okote ro nire wale nu agbe ke aso so ya so ye to ya wa ke aso so won ame gan o no da o no to bi to bi o pure pese to o ku to ju i joba yu o o wa nu lo ke to so won agbe na gbe to yo o ri so ju o eni ti na ipa to ga le ke le ba ipo lẹyìn tó mẹ ìsọǹdẹ yẹn kí n sọ pé pásítọ gọmẹ dáadáa náà ń gbìyàn mọ gbèrè kó mọ sà máa wù fẹ yín lọ yóò zàzà o àbíkọkọ máa jí kiri mi àló gbòòrò fẹ lè mẹdà kí n wà tó mọ wá sọdọ ikọ kí n mú bú wà lè gọmẹ náà.
0: mẹga péjì.
1: mẹga dayú.
0: apá ìwé mi yìí gbẹ́yìn ògùn ìwọ̀n wọ̀nyá mẹ́rin ẹ̀sìn àyànlọ́ mọ̀ bọ̀hún mẹ́rin àwọn àndédé. àdòyìdé kí mi pọ̀dé mú aṣọ nkú
1: ìlọ́nù ọ̀nà ìyẹn mọ́ ẹyẹ tí wọ́n na yìí kò tọ̀nà ẹ ní ẹyẹ tí wọ́n na yìí pásítọ̀ ẹ ní ẹdí wọ́n bí ó ṣe mú tiyẹn dé ẹpọ́ lè àkó lè mẹ́rin ní gbájí ọ́ lé kúkú ti yàn wá ò sọ́nà fàpọ́ abí ó ṣe mú iṣẹ́ tó ti nà wá ń lé bọ̀ wá wá gbére eyín wa emu ohun wa ìka ló wà dàǹdó wẹrẹ ká ló ti tẹ̀ mí ogun yìí rẹ.
0: mi ó sì ọ mi ó tọ.
1: dàkọ.
0: eyín apè mẹga péjì. tí mi yọ káyọ jìnnà.
1: nata sinu mi bukẹ́ a lè tó jípọ̀.
0: àkwàgbé àkwàgbé afá egbòkan lìlìlìlì.
1: mẹsẹ̀ gbẹ̀rọ̀ da gbọ̀ngbọ̀n ìwọ̀ lóró.
0: Nous allons me mettre bon moment. Abou avant ni sorti zan
1: là.
0: Oui ça. 0121 31 45 32 0121 60 41 22 Katimia Yapongne.

0: gbogbo ní ọdún tọwé ìdógbò ní ọdún náà gánà rẹ́ẹ̀sì ìdógbò ní.
1: ẹ sì sẹ.
0: ìdógbò náà àṣìyẹ́kẹ́.
1: sì sẹ. àpinnu kéke.
2: àjàdì omi bá wí mẹ́ ló kàkà ń ké ẹ̀yà.
3: àjàdì omi àwẹ̀
2: à. yàwẹ̀.
3: yàwẹ̀ à.
2: yàwẹ̀.
3: lómi àwẹ̀ de.
2: eré ló ń lọ sí.

0: ọkọ òmù àpàdé gbéngàn àpàdé àná o bọ sílẹ mi ẹyin mọ àjànà òótọ yín ní ènìwọn náà kéńkéń náà ọmọ mẹrẹ dúró ayọ ọmọ mẹrẹ dúró òmù ìhàlàtò wípọ gbọwọ adálẹ gbọndìmẹdà ìhàlànà òbòkọ tó wípọ gbọwọ adára hùmẹ. Eglò pọ̀ kékékékéké sábà yé èsì yìí lẹ́mọ́ apẹ́ dàn gàkúrá sí náà. Tán mẹ́tí pọ̀ mí ẹ́ ayé mẹ́tí dùn ọ̀tọ̀ mí ẹ́ gẹ̀mọ́ ò náyọ̀ gùn nùbà yọ náyọ̀ pọ̀ gùn ọ́. Apọ̀ dàn gàgbétò nùbà báyìí. Nífẹ̀ẹ́ hùwà ta lè sí èdè ọ̀tọ̀ nírẹ́ sí hùwà ta yẹ́mọ́ àjà hùn kó hùwà kébọ̀. Àwọn yẹn pa. Ẹ mọ́ jẹ́ mẹ́ ẹni àánú nìbá tà á dọ̀ ara lọ́dẹ ádámù ògbẹ̀mí àbùmọ́ ọ̀hába pọ̀ yóò dó ńkùn. Tàgbúnyé jìdí náà ń kọ́ ìmọ̀ èfìdèké àlọ́. Níbọ̀ tọ́kàjà háwó dìde yọ èfìdèké àlọ́ níbo ẹ̀yìn. Àpè. Ẹ sì sí ẹ̀. Eli yele jọ mẹ. Yo. Kéke sisi ẹ. Akwe kéke. Àpèkéké.
1: Fẹ̀ adùnpẹ̀ afọ̀fẹ̀ adùnpẹ̀ ìfọ́lù fọ̀fẹ̀ adùnpẹ̀ fọ̀fẹ̀.
0: Mẹ́tí kájí tó gbẹ̀nà mímì.
2: Ẹgbẹ́ ìdájí wọ́n kọ́ gbẹ̀nà mímì.
0: Òye ni mọ́.
2: Òye ni mọ́ Ari kò dogun yẹmi tó tálá tó. Yóò kú tó àpàgbé.
0: Yóò.
2: Mi gbé yẹn lọ rẹ̀ mi pánu mi ọmọdé ìṣùgbàdùn náà bọ̀ sójú náà kọ̀ra wọ́n o. Léhàn mi ogbó mi ó lọ gangan alákùsá nígbà sáré ni mo sì gbé. Àsánjọ pọ̀n wípé bá rí tán án. Bẹ́ẹ̀ni wọ́n bẹ́ẹ̀ ká ìdó nǹkan àgbọ̀gbọ̀ àwọn àtọ́gà òjító tó níwẹ̀ náà kàn kàn kàn sọ. Léhàn mo dó o. Èkó lọ́nù ó tọ́ chádé. Lálọ́ ni àgbọ̀gà ni màá tẹ̀ àtàmì ló èkó lọ́nù kéde àmọ́ àmì ìbánú mi ó gbọ́kọ́ túnlá bí n ṣe ṣe káàdì gbé.
0: Nẹ́ẹ̀nẹ́ẹ̀nẹ́.
2: Tí wọ́n lọ́kì mí nà mọ́ àkéétí mi ó yọ ẹgbẹ́ gànkẹ́ tẹ̀mí bá nà mọ́ mi lé lọ́tọ́ fún gànkẹ́ kọ́ ọ́n bí kéde bá pàpà mi dóńnà mi ẹ ẹ̀ wọ́n tọ́ ẹ sí nọ́bọ̀. Fúnnú mi ọ̀gá kì í hàn á bì jẹ hàn jí mẹ́mi gan kì í hàn mí náà mẹ́dọ̀ ẹ̀ ṣìgbẹ́ há ni mẹ́dọ̀ á náà ọ̀ sọ̀yẹ́ tí mẹ́kun lówó nù ọ́ dáadáa. Mẹ́ fún wa láì tọ́ fún ló wọ́ wa. Alọ́kẹ́ ṣìgbẹ́ há mi ń gbé ní ike. Bí wọ́n yé ẹlẹ́mọ́jì gba ṣìgbẹ́ yé ipò náà ipò dá o iná kan yé màá tí ọ́nà de. Ìpè tàkì ṣá yìí. Ìpò nínú mẹ́rin ìlú gbá fún ní kàkà ìpọ̀ ọdún kàkà inú fún un kéńkéré láì kọ̀ ọgbà ìṣègbè yìí wà ní ìṣó àwọn àwáìtọ̀ ní pọ́pọ́ kò lọ́nù tó kó wà ìtọ̀ ní pọ́ rere. Àti ẹ̀ka gáàdì káyà kọ́ ọdún nígbà kí mo tí ò sọ pásá mọ́ wá tọ̀ nígbà kí.
0: Wọ́n
2: mi dáhùn mọ́ tí mi wá gbẹ̀nà gbé dáyọ̀ o. Nítorí àwọn ti mi o. Wọ́n náà pọ́ mọ́ tí mi lọ́mọ wọ́n kùnà náà gbèsè mi mú mi ata adéyẹ ìdíkìsè ní ilé ìfìdíká. Ẹ̀yìn ìṣìgbè iṣu abẹ mẹ́ta lórí kékeré mi lé mẹ́ba. Nígbà tó yàn mí lọ́nà ìyọ́nù náà là.
0: Òun ni o.
2: Wọ́n ti ẹtí wọn wà lé òun ló mú bọ̀n. Báwo ń gbọ́n tó mẹ́rin yóò ọ̀n náà yọ̀ la. Bíkan ìlú mọ́ ìdáhà tètè amẹ́mẹ́ agbọ̀n tó dé ìgbọ̀n tó ọjọ́ ẹgbọ lóòrùn ni mo rí dèrè ajé adé náà gbàgbé ara mi àti ẹjí blọblọ òkè.
0: ìyá dúró dúwú.
2: Ẹnàmí lẹ́jì dú wá náà lé máa wá kọ̀ tí máa wú tí dọ́ ìgbọ̀ngbọ̀n lọ́wọ́ àmẹ́dẹ́ adáná mẹ́dọ́ mẹ́ta tá lọ mẹ́dọ́ àwọn àníwá wa fẹ́.
0: mẹta ṣe fẹ́ẹ́ tí ọ yẹn ẹ yẹn ẹ tẹ́lá pé apá ògbó ẹ̀rín ni. àwọn ìtàṣẹ́ mi bu arí wa wẹ́pọ̀. Hey, Sabari.